balẹ̀ọ́. Àmọ́ ní kẹ́dẹ́ ní nǹkan kí n táa wúwo bẹ ní ìdọ̀rẹ́, alájà mọ́ ní ìdọ̀ tí yóò bu ọ́n lọ́fẹ̀rẹ́, ó náà wúwo bẹ. Mí dá ìyẹ́tò kò àná bọ̀, àná wúwo bẹ. Alájà kẹ́dẹ́ bu ọ́n lọ́wọ́ bẹ.